gbogbo olugbọ mi jákèjádò ní gbogbo ibi tí ẹ ti ń láǹfààní láti gbó mi àti láti gbọ́ mi ní kùtùkùtù lónìí ọjọ́ ìṣẹ́gun. Today is 25/08/2026. Gbogbo lé ọjọ́ kẹẹ̀dọ́gbọ̀n oṣù kẹjọ ló ń lọ yìí. Bí àwàdà bí eré oṣù náà ń dágbére. Gbogbo ẹ̀yin ọmọ Ọlọ́run ẹ máa dìde bọ̀, ẹ máa bọ̀ níbi pẹpẹ. Ẹ já lọ dúpẹ́ lọ́wọ́ bàbá mi. Onípẹ̀kun ẹwà, ọba tó fi mọ́lẹ̀ sasobora bí a sọ. Òní lọ́jọ́ Tuesday, ọjọ́ ìṣẹ́gun. Gbogbo ẹni tó gbọ́ mi bó ṣe ń dìde bọ̀ níbi pẹpẹ. Ẹ̀mí àwọn wòlíì yóò ṣẹ́gun fún ọ. In the mighty name of Jesus. A fẹ́ ṣe nǹkan kan sí omi ẹlẹ́ẹ̀kẹjọ lórí YouTube, lórí Facebook, lórí TikTok láàárọ̀ yìí. Bá a ṣe ń gba ràádì fún convention, àwọn ọ̀dọ́ láǹgbà Jésù tí ó bẹ̀rẹ̀ ní ọjọ́ Thursday. Ìsìntọ́lá, ìsìntọ́ yàtọ̀ hàn-án ni. Mọ̀ ń bọ̀, ẹ mọ̀ bọ̀ níbi pẹpẹ. Ẹ wá kúnlẹ̀ wá dọ̀bálẹ̀. Ẹnìkan níta ló ń dùn yìí, Pastor Dẹ́kúnlé Epaphras, wòlíì yín ni o, ti ìjọ Comfort Life Mission International. Ìjọ tí bàbá mi gbé kalẹ̀ ká sí opposite Wema Bank, Temidire Market, Gbagi Titun, nílùú Ìbàdàn. Pẹ́pẹ́ yóò pọnmọ lórí YouTube, TikTok láàárọ̀ yìí. Mọ̀ ń bọ̀, Engineer, ẹ jẹ́ àjọyìn Ọlọ́run bá a ṣe dọ̀bálẹ̀. Dádì ṣe ti dọ̀bálẹ̀, mọ́mì ṣe ti kúnlẹ̀.